nu ọlọ́run ọba là ń bèrè fún kí ìfẹ́ rẹ̀ kí ó lè máa tẹ̀síwájú ní ayé wa. Akojumo mo ni bi gbogbo ti e tin gbo ikoni alalubarika yi radio 113.5 fm eka radio nigeria ti ipinle eko ta kale si 1a adekunle fajuyiwe gra ikeja ni ilu eko eka aro sa o eka aro ma eka aro eyan re bi gbogbo ti e tin gbo wa ojumo ire ojumo ayo alafia ohun igbega na lo mo wa laaro toni loni ojo friday ojo jimo ojo kẹrìnlélógún ninu osu keje ọdun 2026 ka ma dupe lọwọ ọlọrun fun anu ta ri gba ife re lori aye wa ori ofe ta fi ri imole aye ojo toni mo wa gba ladura wi pe anu ati ori ofe ta tin ri gba ta tin je aje eje toni o aje eje toni yo je a o tubo ma ri anu ohun gba anu ọlọrun yo tubo ma fohun fun wa awa n fi asiko yi afirawo ebe si ọlọrun ọba awon ton wa ni ipo ilera ipo ton wa ko won nkan ọlọrun ọba ko jọ ninu ọla nla re ko ba fowo to oko won omi ara won eje ara won ko gba imularada ki ohun gbogbo ko pada bo sipo ko ma sise bo ti to ati bo ti ye lagba ọlọrun ọba ni bi kibi ti e ba wa nile ni abi ni ile iwosan abi ni bi yowu ti e tin gba itoju ọlọrun ọba yo mu yin larada o bi ogo ti n je ti ọlọrun ele na la fi dupe o a dupe lowo ọlọrun oba elemi ati ma wo pe boya ilera ara ohun o pe dada ko wa ye ki yen o di ọlọwọ lati ma le yin ọlọrun oba ipo kipo ti eda ba wa ka ma yin ọlọrun oba ni o ka ma dupe to wi pe kini eni to ti ku ni reti ti tan fun awa ta si wa lori le epe ta si mi ireti si wa o ireti n be fun wa mo wa gba ladura lekan si gbogbo ohun ta n gbadura si ọlọrun ni koko ati ni gbangba naa ni ọlọrun ba yo ba wa fi ami si yo fi idahun si yo ba wa stamp e bi ogo ti n je ti ọlọrun e kaaro lekan si eniola abosede omo saliu loruko mi nikan ni radio 113.5 fm awon eto lola kan ojo kan naa ni ati ni o ti wa nle fun wa lára ẹ̀ náà ni eléyìí tó ṣe kókó tó ṣe pàtàkì náà ni ètò àdúrà bẹ́ẹ̀ ni àdúrà nígbà agbára kọ́ àti ní àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè tí wọ́n máa fi oúnjẹ ẹ̀mí tó máa fi bọ́ wa bí wọ́n bá ṣe ń gbàdúrà fún wa ẹ jẹ́ káwa náà ká máa ṣe àdúrà yẹn náà nílé bá a ti ń jáde lọ láàárọ̀ yìí kọ́lọ́run ọba kó pa àlọ́ àti àbọ̀ wa mọ́ kó máa fi ìṣọ́ ẹ̀ṣọ́ wa gbogbo ohun tá a bá fẹ́ kó ṣẹlẹ̀ ní ọjọ́ tòní sí wa ẹ̀jẹ̀ ká máa sọ gbogbo wa náà ni wòlíì ara wa kì sí wòlíì kan bẹ́ẹ̀ kan nǹkan tó bá sọ wípé ó máa ṣẹlẹ̀ sí ẹ náà ló máa ṣẹlẹ̀ fún ìdí èyí ní gbogbo ìgbà àti ní gbogbo àsìkò ẹ̀jẹ̀ ká máa fi ẹnu wa ká máa fi sọ ohun tó da sí ayé wa eniola abosede ọmọ sáré lorúkọ tèmi bí aago márùn bá ti ń kọjá ìṣẹjú mẹẹẹdógún ètò wa ètò yín ètò kan a ó láǹfààní láti lọ gbọ bákan náà bí aago márùn ààbọ bá ti ń lò ètò ọlọrun tó jẹ turning point náà a ó lọ gbọ tí aago márùn ààbọ bá ti ń lò sí aago mẹfà jesus word náà ni ètò tí a ó kọkọ gbọ ní kété tí aago márùn bá ti kọjá ìṣẹjú mẹẹẹdógún jesus word ìṣẹjú márùn náà ni lẹ́yìn náà ni turning point ọgbọ̀n ìṣẹ́jú nìyún ló bá wá di aago mẹ́fà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ètò wa ètò yín ètò kan gbòógì nìkan ni radio 113.5 fm tá a pè ní ìjẹ́ ti gbọ́ níbi tá a ti máa mú àwọn ìròyìn àwọn àtúpalẹ̀ àwọn ìròyìn tó ti jáde nínú àwọn ìwé ìròyìn tí ìjọba fòun tẹ̀lé gbogbo ẹ̀ àwọn ìròyìn tó jẹ́ wípé tí gbọ́ àbẹ́yìí tí ẹ̀ ti ń gbọ́ bóyá kò yẹ yín dáadáa tó orí ètò yìí náà lẹ ti máa gbọ lẹkùnrẹrẹ àti èyí tí ẹ tí gbọ torí pé kí ni a ò ní jẹ kí etí yín ó di tí àwọn ìròyìn eléyìí tí ó ń jáde aago mẹfà sí aago méje náà nìyẹn má gbàgbé pé ìkéde àti polówó ọjà náà wà níbẹ àwọn tó ti sanwó ìkéde àti polówó ọjà gbogbo ẹ náà ni a ó mú wa fún yín ẹyin tẹ ẹ sì ń wò wípé ṣé kẹ ẹ gbé wá àbí ṣé kẹ ẹ má gbé wá ẹ ń gbé wá o ẹgbẹ wa torí pé kí ni ọjà tí ẹ bá polówó ní orí ètò yìí báyìí wàràwà báyìí náà ni yóò máa tà
Eje ki a tu tesiwaju gege bi oni se je ojo Friday jimo oloyin jimo alalubarika e o ka fi ojo oni ka fi siwaju Olorun dada ko to di pe a o tesiwaju ninu irin ajo wa laaro toni e kaaro lekan si.

àtúpalẹ̀ èdè òyìnbó tẹ́dẹ̀ Yorùbá nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa iléeṣẹ́ alára àgbà yìí dá 103.5 FM Radio 1 kò ilé gan látago mẹ́fà ìdájí sí aago méje àárọ̀ ni ní gbogbo ọjọ́ Monday sí ọjọ́ Friday.

ìfalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni wá ilé toko lọ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa wàràwàrà ni ó ta

0: fìdí ẹ̀ múlẹ̀ lára ẹni tí ó jẹ́ akọ̀wé ìpolongo ìyún fún ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún Wàsíù Sádàrí ní àná òde yìí pẹ̀lú bó ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé àjọ EFCC bí wọn ò bá ṣiṣẹ́ wọn nísìn wọn ó sì padà ṣiṣẹ́ wọn náà ni torí wípé kíni ń ta ní kí bàbá ọgbọ́ ìyún nínú ọ̀rọ̀ bàbá náà ni ó padà parí ẹ̀ Sádàrí sọ̀rọ̀ yìí ìyún nínú àtẹ̀jáde tó fi síta lórúkọ ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú ṣe bu ẹnu àtẹ́ lu ìdájọ́ eléyìí tí ilé ẹjọ́ tó gbé kalẹ̀ ìjẹta òde yìí ó fi díẹ̀ múlẹ̀ síwájú tó sì sọ̀rọ̀ ti ilẹ̀kùn o ṣùgbọ́n ní ìdáhùn sí gbogbo ọ̀rọ̀ eléyìí tó sọ gómìnà Ṣèyí Mákindé ti sọ̀rọ̀ ìhùn nípasẹ̀ àtẹ̀jáde kan eléyìí tí wọ́n ló fi síta tí ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì rẹ̀ ìhùn lórí ọ̀rọ̀ ìròyìn tóun buwọ́ lù dókítà Sulaiman Ọlárẹ̀wájú ó fi díẹ̀ múlẹ̀ tó sì yànnà náà wípé ẹ wo ká mọ̀ tan ra wa jẹ ẹ̀gàn ni ẹ̀ ta ń pè ní wípé èèyàn náwó ọba èèyàn náwó òlù nínákùná ó ní èèyàn ò tiẹ̀ lè sọ̀rọ̀ ẹyin ìyún àkóso gómìnà Ṣèyí Mákindé bí ó ti wù kó mọ̀ ó fi díẹ̀ múlẹ̀ wípé gbogbo ohun tí gómìnà Ṣèyí Mákindé tí ó ṣe ìyún nínú ìṣàkóso rẹ̀ ó ní gbogbo ló wà ní ìbámu pátápátá pẹ̀lú òfin tó sì jẹ́ wípé ẹ bá wo ìgboro ẹ rí pé ó kọjá bẹ́ẹ̀ bàbá ìyè iṣẹ́ o ìyún káàkiri gbogbo ìgboro ìlú Ìbàdàn àti káàkiri gbogbo ìpínlẹ̀ pátápátá oníṣẹ́ rí ọ̀pẹ ẹni èkódù ọ̀yà òun náà ni ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC jẹ́ ó ní gbogbo ọgbọ́n tí wọ́n fi já ìpínlẹ̀ Ọ̀yọ́ gbà lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú eléyìí gómìnà Ṣèyí Mákindé tí ó wà òun náà ni ó sì fìdí ẹ̀ múlẹ̀ wípé kò ṣe fún ọ torí wípé kíni iṣẹ́ rere eléyìí tí gómìnà Ṣèyí Mákindé tí òun náà ni ó mọ̀ ṣe ni ó mọ̀ wípé funfun nẹnẹ báyìí òun náà ni ọwọ́ gómìnà Mákindé ẹ fẹ́ kàròyìn síwájú ìwé ìròyìn Daily Post ló kọ́ láàárọ̀ yìí.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́? Lágbo ètò ìṣèlú náà ni mo ṣì wà ní ìwé ìròyìn The Matrix náà ni eléyìí wà o. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó. Bákan náà ló tún jẹ́ mínísítà tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ iṣẹ́ àti ilégbèé. Ìyẹn Babatunde Fashola ó mà ti sọ o ti sọ báyìí. Ó ní pé ó ní tí òun bá fẹ́ gba ààrẹ ní ìmọ̀ràn ni ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní pé òun ó ní ẹni tí òun mọ̀ dáadáa ni pé àwọn jọ máa jókòó táwọn jọ máa sọ ni pé bàbá ibí ni ẹ tún gbà báyìí ló yẹ kẹ́ ẹ tún ṣe ó ní pé kì wá ṣe pé kóun máa bu ẹnu àtẹ́ lu ìṣèjọba lórí tẹlifíṣọ̀n àbí kí wọ́n gbéra àwọn sórí sóṣíò mídíà káyé ó gbọ́ ó ní ó ní pé ẹni tẹ́ ẹ bá súnmọ́ tẹ́ ẹ bá mọ̀ wípé bẹ́ ẹ bá bá sọ̀rọ̀ yóò gbọ́ ó ní kí alóde tí ẹ lè pé jókòó kẹ́ ẹ bá sọ ó ní fún ìdí èyí ó ní pé ààrẹ jẹ́ ẹni tóun lè bá sọ̀rọ̀ táwọn jọ máa jókòó wípé ó yá báyìí ni kẹ́ ṣe ṣe nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ní orí ètò kan ní orí amóhùnmáwòrán níbẹ̀ ló ti ń sọ wípé ó ní àwọn ibì kankan tó jẹ́ wípé ó kù díẹ̀ káàtó tóun dẹ̀ ti wá sọ fún ààrẹ pé ó yá síwájú ètò ìdìbò ọdún 2027 yìí báyìí ló yẹ kẹ́ ẹ ṣe wá ní ṣùgbọ́n torí pé òun tún wá wà lórí tẹlifíṣọ̀n lénìí òun ò ní kóun sọ ó ní pé ẹni òun kọ́ ẹ ti máa gbọ́ ṣùgbọ́n ó ní ẹni tó bá jẹ́ ọmọlúàbí á pé onítọ̀hún jókòó wọn á dìjọ sọ ni o bákan náà ló wá ń bu ẹnu àtẹ́ lu àwọn ọ̀rọ̀ kan eléyìí tó ń lọ káàkiri wípé bóyá òun sọ wípé ìṣèjọba ààrẹ wípé ó kù díẹ̀ káàtó ó ní rárá o ó ní rárá ni bẹ́ẹ̀ náà ni àwọn kan sọ wípé bóyá ó ti lọ ń sọ kiri ni pé ibi báyìí àgbọ̀n yìí ló yẹ kí ààrẹ ti yín ọwọ́ ẹ̀ sókè ó ní bẹ́ẹ̀ kọ́ o ó ní pé ẹni tí òun lè bá sọ̀rọ̀ ẹni tí àwọn lè jọ jókòó sọ̀rọ̀ ó ní nígbà tóun ní irú ẹni báyìí tóun mọ̀ pé tóun bá bá sọ yóò gbọ́ ó ní òun ò wá lè lọ sórí tẹlifíṣọ̀n kóun lọ máa sọ wípé ààrẹ o báyìí ni kẹ́ ẹ ṣe ṣe o ibí ni kẹ́ ẹ ti yín wẹ̀ sókè ò Fashola náà ni ó ń sọ eléyìí ẹ wo ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí bákan náà ló tún sọ wípé ó ní àwọn kan tún ń gbé epo ìyẹnu wípé bóyá òun fẹ́ jẹ ààrẹ òun fẹ́ gbé igbá ìbò òun fẹ́ dupò fún ààrẹ ní ọdún 2027 ó ní ààrẹ àbí kílẹ̀ ti rí ó ní rárá o ó ní kò jọ ó lóun gan fúnra òun ààrẹ lòun jẹ́ nínú ilé òun ó ní fádà fún ilé òun ni o gẹ́gẹ́ bó ti sọ ó ní gbogbo bẹ́ẹ̀ ni ó ní gbogbo àwọn ìgbà tí òun fi darí ní ìpínlẹ̀ Èkó ó lóun rí pé àǹfààní náà ni ó jẹ́ fún òun láti rí pé kóhun tú gbogbo ohun tó òun fẹ́ ṣe gbogbo ohun tí òun lérò wípé yóò mú ìpínlẹ̀ Èkó gbòòrò sí náà lòun ṣe tóun sì lérò wípé àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn àwọn tó wà lẹ́yìn òun àbí àwọn tí wọ́n ní lérò láti gbé igbá ààbò ọ̀hún ó ní wọ́n á rí nǹkan kan àbí míì wọ́n á rí kọ́gbọ́n

0: ilese Andy Negro Production Outfit. Pẹ̀lú àjọṣepọ̀ ilé-iṣẹ́ Tolú Alaṣẹ Television and Radio Media Outfit àti ilé-iṣẹ́ Starline International Showbiz Magazine. Tẹ́ pẹpẹ ètò kan tí wọ́n pè ní Tọba Alaṣẹ. Ibi tí wọ́n ti máa sọ ìtàn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Pàápàá jùlọ ìtàn ìlú Ìlógbò, ìlú Ewékoro, ìlú Àjànà, ìlú Erija, ìlú Ọ̀tà àtàwọn ọba aládé tó ń jẹ nílùú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá bíi ọba Ìlógbò, ọba Kíbọ̀, ọba Àjànà, ọba Erija, ọba Ìwòtútù, ọba Ifọ̀, ọba Ejó, ọba Ìgbàdo, ọba Pápá, ọba Kọ̀kọ̀bíè. Baálẹ̀ Tèmídìrẹ Alágbàdo nípínlẹ̀ Èkó, baálẹ̀ Alásìá Oshodi àtàwọn ọba tó ń baálẹ̀ míì bẹ́ẹ̀. Bákan náà la ó ti máa sọ nípa àwọn òṣèré ilẹ̀ yìí lọ́kan ọ̀jọ̀kan. Abala bó ṣe ń lọ lágbo òṣèlú àti eré ìdárayá kò gbẹ́yìn rárá o. Aago mẹ́sàn-án kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́jọ́ Àbámẹ́ta Sátidé lẹ ó máa gbádùn ètò ọ̀hún ní Radio 1 103.5. Fún àlàyé kíkún 09038619223 tàbí 08134956347. Tọ́ba Alaṣẹ lẹ̀tọ̀, ètò ní Tọ́ba Alaṣẹ, ẹ má miss ẹ.
1: Mo tún gbọ́rọ̀ àgbàdé o.
2: Ẹ jẹ́ kí ẹ gbọ́. Ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀. Mo pẹ́ tètè, a ṣe lọ́jọ́ alẹ́.
3: Ètò ẹṣin ọ̀rọ̀ ti padà dé lákọ̀tún. Gbogbo ọmọ Yorùbá o, ẹ máa pàdé Tajudeen Ajani Ojúlégbà lórí ètò ẹṣin ọ̀rọ̀ ní gbogbo ọjọ́ Tuesday, láago 11 àbọ̀ títí d'ago 12 ọ̀sán, nílé iṣẹ́ Radio 1 103.5 FM. Ẹni tó bá ti parí

0: ọkọ àjàgbé kan wọn ni eré tó ń sábọ̀ wọn ni eré yìí pọ̀ débi wípé ó sọ ìjánu ọkọ rẹ̀ nù ni o wọn ni ìdí nìyí tó fi di pé wọn ni lẹ́yìn tí ó sọ ìjánu ọkọ rẹ̀ nù táyà kan ó kọ́kọ́ bẹ́ wá wọn ni lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni iná yìí ni ó ṣe ẹ̀yọ kọ́lọ́run ọba kó ṣàánú ẹni tó wá jẹ́ lára àwọn òṣìṣẹ́ àjọ làṣẹ́mà tó jẹ́ wípé wọn ni ẹ̀wọ̀ ká dúpẹ́ púpọ̀ ní ọwọ́ wọn ni o àjọ làṣẹ́mà àti àjọ Lagos State Fire and Rescue Service wọn ni àwọn náà ni wọ́n sa gbogbo ipá wọn láti rí pé wọ́n pa iná yìí tí wọ́n sì rí pé gbogbo agbègbè ọ̀hún ó pa lọ́lọ́ ni o àti wípé láti má lè jẹ́ kí iná ọ̀hún kó ràn dé àwọn ilé ìtajà tó wà láyìíká àti àwọn ilé tó wà níbẹ̀ pàápàá jùlọ àti àwọn èrò tí wọ́n ń kọjá níbẹ̀ wọ́n wá sọ wípé àjọ Lagos State Traffic Management Authority àti the Federal Road Safety Corps wọ́n ní àti àwọn òṣìṣẹ́ Nigeria Police ò ní ìkọ̀tún wọ́n ní gbogbo àwọn wọ̀nyí gbogbo àwọn òṣìṣẹ́ yìí náà ni wọ́n rí pé wọ́n ní wọ́n ṣe iṣẹ́ takuntakun láti rí pé gbogbo ohun tó wà níbẹ̀ ó ń lọ déédéé wọ́n ní ohun tó ṣẹlẹ̀ wọn ò jẹ́ kó di lílọ bíbọ̀ ọkọ̀ àti àwọn èrò wọn ò jẹ́ kó di lọ́wọ́ bákan náà ni wọ́n sọ wípé àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba o wípé ẹ̀mí kankan ò lọ sí kò sí wípé ẹnìkan farapa kò sí wípé ẹnìkan ṣèṣe wọn ni tí ó sì jẹ́ wípé pẹ̀lú bí àwọn òṣìṣẹ́ aláàbò yìí àtàwọn òṣìṣẹ́ pápá náà yìí bí wọ́n ṣe wà ńbẹ̀ wọ́n ní ohun gbogbo ó lọ létò ẹni tí ó wá jẹ́ akọ̀wé fún àjọ làṣẹ́mà ìyẹn Olúfẹ́mi Ọ̀kẹ́ Ọ̀sán Ìtólú ó ti wá rọ gbogbo àwọn awakọ̀ pátápátá láti rí pé wọ́n ní kẹ́ ẹ máa tẹ̀lé òfin àti ìlànà ojú pópó àkọ́kọ́ wọ́n ní ẹyẹ sáré wọ́n ní àwọn nǹkan kan máa ń wà ní ojú ọ̀nà eléyìí ló fi indicate fún yín pé ẹ tẹ̀ ẹ jẹ́jẹ́ ẹ slow down wọ́n ní àwọn tí wọ́n ṣe eléyìí wọ́n ní orí wọn pè kì í ṣe pé orí wọn ò pé wọ́n mọ ohun tó ń ṣe wọ́n ní ìtọ́ fi ṣe ni pé bẹ́ẹ̀ bá tiri látọ̀ọ́kán ti mọ̀ wípé rọra slow down kò dẹ̀ rọra gbabẹ̀ wọ́n ní ṣùgbọ́n ẹlòmíì níbo là ń lọ níbo la ti ń bọ̀ tó bi pé àwọn sáré kàtì dìde ibi tá à ń lọ wọ́n níbẹ̀ gbogbo wa la máa débi tá à ń lọ ìwọ tó bá fẹ́ tètè débi tó ń lọ ábẹ́tà kó o tètè kúrò níbi tó o ti fẹ́ gbéra kó o lè tètè débi tó ń lọ kì í ṣe wípé kó o wá pẹ́kú gbéra kó o wá dójú ọ̀nà kó o máa sáré pé o fẹ́ meet up o fẹ́ overtake wọ́n ní eléyìí ó kù díẹ̀ káàtó ṣùgbọ́n wọ́n dúpẹ́ o wípé ẹ̀mí kankan ò lọ sí kọ́ lọ́wọ́ ba kó bá wa bùkún iléeṣẹ́ náà o kí gbogbo ohun tí wọ́n pàdánù kí ọlọ́run fi ọ̀pọ̀ kó fi rọ́pò ẹ̀ nínú ìròyìn punch ni ẹ̀kúnrẹ́rẹ́ ilé wà láàárọ̀ yìí.
1: ó dábàá ti ṣe ń tẹ̀ síwájú ǹjẹ́ ti gbọ́ nínú ìwé ìròyìn daily post ká ṣe pé pẹ̀lú àkókò wa tó ti ṣe kíni tó ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ní iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹ̀ka kan tí wọ́n pè ní Nigerian Army Ordnance Corps eyín ọmọ yọ NONAOC wọn ni wọn ti fi ìkéde kan síta wípé ọmọ ológun kan tó jẹ wípé orúkọ rẹ ń jẹ private mohammed yusuf amutu wọn ni wọn ti fi orúkọ rẹ síta gẹgẹ bí ẹni tí ń wá káàkiri báyìí o wọn ni wọn wà gidigidi gan gidi ni wọn ni ẹsùn tí ó ṣe wọn ni ẹsẹ tó ṣẹ òun náà ni wípé ó ń ta aṣọ ológun fún àwọn agbésùmọ̀mí àti àwọn tí ń wúwo ọ̀daràn
0: mí ẹ̀sùn tó lágbára jẹ́yìn
1: wa nàìjíríà wọn lòun ní taṣọ ológun àtẹ̀jáde láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ igbákejì ọ̀gá àgbà ẹ̀ka ìlúkoro ìyún fún ní olú-iléeṣẹ́ ológun ìyún méjọ olùwàtọpẹdọ káàsì àlùkò òun náà ló fìdí ẹ múlẹ o ẹni bó ti ṣe yànnà náà wípé lóòótọ ni o gbogbo iṣẹ ìwádìí pátápátá táwọn ṣe ó dájú gbangba wípé àmútù wípé òun ní ṣe iṣẹ burúkú yìí tó jẹ pé látìgbà náà báyìí òun ni àwọn ti ń wa káàkiri wọn láti ọjọ kẹta oṣù kẹfà òun náà ọdún tá a wà yìí òun ni àwọn ti wá tì tó jẹ pé látìgbà náà ni ló ti sá lọ wọn wá fìdí ẹ múlẹ wípé tọ bẹẹ ni kẹni bá rí wọn fi àwòrán rẹ síta o ibi tó ti wọṣọ ológun àti ibi tó ti wọṣọ tí èsè ti ọmọ ológun ni wípé bẹẹ bá rí ń ta ẹ tètè ṣe kíni ẹ tètè pé àwọn òṣìṣẹ́ aláàbò eléyìí tó jẹ́ wípé wọn ó tètè fi ọwọ́ ṣìkún òfin fún mu ẹ wọ ìròyìn yóò wà nínú ìwé ìròyìn daily post tó jáde ní àárọ̀ yìí.
0: ǹjẹ́ etigba inu eroyin punch na ni elewa ile ejo giga ilu abuja kan won ni won ma ti wowo to awon afurasi meta kan o ti won ni won mo nipa isele ijinigbe eleyi to waye ni ijoba ibile orire ni ipinle oyo won ni won ti won won si ewon gbere ni o onidajo salim ibrahim ohun lo gbe igbeye ohun lo gbe idajo na kale o to si ni ase na o gbodo bere si ni mule lati igba ti owo ti te won esun ti won fi ko awon meteta ohun ti oruko won je abduzara umar yunusa musa ati shamshu adamusa ni awon meteta yi won ni esun ti won fi ko won ni pe akoko esun iwa igbesun momi ati ijinigbe iroyin wa fi die mule wi pe saaju la awon afurasi ohun ni won ti koko je wa wi pe looto ohun la won je bi gbogbo esun eleyi ti won fi kun awon sugbon to je pe won ti yo awon kan kuro ninu won esun mewa na ni won fi wa ko awon eyan won o pelu esun meji mi ti won di fi kan won tele ewo e won ni ojo gbogbo bayi be ni won ti lo ngba tegun won a tu fun won ni ewa se mo awon iwa to je pe o ma ni protein daada kolon ba ko sha ninu eroyin punch na ni le wa fun gbogbo eyin to je wi pe e ma ngbimo po abi pe elomi won ko ti e pe pe oya wa mo fe ki mo ba wa se awon nkan kan abi ki a ma transfer nkan kan si e ti o mo bi o se je won ba ni le ra egba ẹwọn gbére niyẹ o inú ẹwẹ yìí punch lẹ o ti rika o
1: ẹ já fi bi eléyìí kun wọn ni òjíṣẹ ọlọrun kan rèé tó fi orílẹ̀-èdè amẹ́ríkà ṣe bùgbé délé sanders oníyànpọ̀ ọkọ rẹ o wọn ní ẹsùn wọn ti ọwọ́ ti bà báyìí tó náà sì ti ń wò pàkópàkó báyìí iyùn níwájú ilé ẹjọ́ orílẹ̀-èdè amẹ́ríkà o wọn ní owó kan tí iye rẹ̀ ò dín ní òjìlé ní ọ̀ọ́dúnrún dọ́là ẹgbẹ̀rún lọ́nà òjìlé lọ́ọ̀ọ́dúnrún dọ́là iyùn $340,000 òun náà ni wọ́n ní wípé ó yọ ó jí iyùn nínú àpò òṣùwọ̀n
0: ilé
1: ìjọsìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan eléyìí tí wọ́n ní wípé iṣẹ́ alámòjútó rẹ̀ wọ́n ní ojì tó sì jẹ́ wípé owó yìí wọ́n ní fi ń ta tẹ́tẹ́ fi ń bọ́ bùkátà
0: ilé tó
1: fi ń ra àwọn dúkìá lóríṣiríṣi wọ́n ní àwọn tì ní ọwọ́ lọ ilé ẹjọ́ o tó sì jẹ́ pé láti ìgbà náà ó sáàkì títí kó tó di wípé
0: ọwọ́ tẹ̀ ẹ́
1: nínú ìwé ìròyìn punch o ni wọ́n kọ eléyìí ni wọ́n kọ sí ẹ jẹ́ fi ìkẹ́ eléyìí ká fi kun wọ́n ní ilé ẹjọ́ nílé ìgbìmọ̀ aṣojúṣòfin iyùn ní àná òde yìí òun ní lánàá ní ibi ìjókòólé òun náà ló ti jẹ́ wípé ẹ̀kọ́ ti ń ṣojú mumu báyìí lórí àbádòfin láti ṣe àtúnṣe ìwé òfin orílẹ̀-èdè wa nàìjíríà tí yóò jẹ́ kí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kó ṣe kí ni kó tètè ya kíákíá wọn ní báwọn kan ṣe jókòó tí wọn sọ wípé rọ àwọn ò gbà wọn láwọn kan bínú jáde nílé ìgbìmọ asòfin lánàá òde yìí pẹlú bó ti ṣe jẹ wípé àwọn tako ìdásílẹ ọlọpàá ìpínlẹ ṣùgbọn àwọn kan ní iye àwọn tó sọ pé tọ kí ọlọpàá ìpínlẹ kò jẹ dídáálẹ ó pọ ju àwọn tó jẹ wípé wọn ní kọ mọ jẹ dídáálẹ lọ gbogbo wọn báyìí òun náà ni wọn ní tọ àwọn kan bínú jáde ní ilé lánàá òde yìí tó sì jẹ pé ńṣe làwọn kan kùn títí tí wọn fi parí ìjókòó ní àná ẹ wo wọn kọ ìròyìn síbẹ tí ilẹkùn o ìwọn wọn ní ẹkọ tí ń ṣojú mímu gbáà báyìí fún ìdásílẹ ọlọpàá ìpínlẹ ìwé ìròyìn punch náà ni ó kọ ìyún láàárọ yìí
0: o. ǹjẹ́ ẹ ti gbọ́ ẹ jẹ́ mú eléyìí tó di pé ó bẹ̀rẹ̀ sí ní gba àwọn ìpè náà lọ́kọ̀ọ̀kan èjèèjì nínú ìròyìn punch ni o ìròyìn eléyìí ìròyìn ni bẹ́ẹ̀ ni ló tún jẹ́ ìkìlọ̀ bẹ́ẹ̀ ni ló tún jẹ́ ìkéde ẹ tẹ́tí sílẹ̀ kẹ́gbọ́ dáadáa àjọ tó ń ṣàmójútó ohun tẹnu oúnjẹ àti oògùn tá à ń lò lórílẹ̀-èdè nàìjíríà ìyẹn NAFDAC wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu láti rí dájú pé àwọn ọtí inú ọ̀rá pẹlẹbẹ àtàwọn ohun mímu míì tó wà nínú ike tí ìwọn rẹ̀ kò pé igba ìyẹn 200 litres wọ́n ní kí gbogbo ẹ̀ kí ó di kíkó nílẹ̀ pátápátá àtẹ̀jáde ọ̀hún ní ojú òpó x ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ṣiṣẹ́ lórí àwọn ohun mímu ọ̀hún eléyìí tí wọ́n ń ṣe lórílẹ̀-èdè nàìjíríà tó fi mọ́ èyí tí wọ́n ṣe ní orílẹ̀-èdè míì tí wọ́n tà sí ilẹ̀ ọ̀hún jákèjádò ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà tó wà ní orílẹ̀-èdè náà àjọ NAFDAC wọ́n wá sọ ó ní òun ti fi àwọn òṣìṣẹ́ rẹ̀ ṣọwọ́ sáwọn ọjà gbogbo sí àwọn ibùdókọ̀ sí ọ̀dọ̀ àwọn alágbàtà sí ọ̀dọ̀ àwọn ilé onífàájì ilé ọtí àtàwọn aláràtúntà gbogbo láti kó àwọn ọjà tí wọ́n ti fòfin dè ọ̀hún láti kó kúrò nílẹ̀ patapata bako no ni ajo ohun ni won ro awon ile ise gbogbo to nse awon ohun mimu inu ora ohun awon alagbata tawon alaratuta to ba si ni lowo lati ko tita won ko ni fi aye gba tita awon nkan ti o le sakoba fun ilera awon omo Nigeria rara o wa fi je mule wi pe eni keni to ba se nte siwaju lati mata tabi to ni awon ti ohun lakata re sugbon to ko lati ko sile won ni ro ni to ohun ti owo ba

101.3.5 FM ẹ̀ka Radio Nigeria nípínlẹ̀ Èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀mọ́ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹ́kọ̀ọ́ gboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ó yá ká tún jọ ṣe é lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí bẹ̀rẹ̀ láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM nígbà tí ẹni ọlá Bọ́sẹ̀dé ọmọ Sálì wò mọ̀ gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ̀ sí abala kí ló ń ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti máa pẹ̀ kẹ́lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ìṣèbéèrè níbi tẹ́ ti máa béèrè àwọn orin tẹ́ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá ò ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú ẹni ọlá Sálíù gan lètò tó lè tajà yín níbi tẹ́ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ sì máa ta wàràwàrà pàápàá jùlọ ẹ̀yin tí ohun tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè máa ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pe ẹni ọlá Bọ́sẹ̀dé Sálíù ẹni ọlá Bentley sórí 091-151-733-70 091-151-733-70 ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM dàgo méjìlá níkànnì Radio 101.3.5 FM ọ̀sẹ̀ yìí máa láòjù gan ẹgbàgbẹ́.

0: thunder. It's back again. The FRCN Lagos Radio 1 103.5 FM Children's Sports Fiesta 2026 is here. Junior secondary schools across Lagos State, get ready to run, compete, and shine at the iconic CMS Grammar School Sports Ground, Bariga. It's football, athletics, swimming, and exciting fun games. Five-a-side football for boys and girls. 100-meter sprints, relay races, and so much more. Trophies, cash prizes, and glory awaits champions. Register now and be part of the action. For inquiries, call Femi Taiwo 0802-329-2640. Lekwa Wonuga 0703-899-8468. Kelechi Bernard 0803-350-6036. The FRCN Lagos Radio 1 103.5 FM Children's Sports Fiesta 2026, where young champions are made.
1: Ode pada, orile, okile. Ìdíje eré ìdárayá ọlọ́dọọdún ni ti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ FRCN ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1 103.5 FM gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ìpele àkọ́kọ́ nílé ẹ̀kọ́ secondary JSS jákèjádò ìpínlẹ̀ Èkó tọdún 2026 yìí. Àwọn akẹ́kọ̀ọ́ máa kópa nínú eré ìdárayá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá football, eré sísá lónírúurú athletics àti ìwẹ̀ wíwẹ̀ swimming fún tọkùnrin tóbìnrin wọn. Pápá ìṣeré CMS Drama School ní Bàrígà ló ti máa wáyé. Ife ẹ̀yẹ, ẹ̀bùn owó àti òkìkí tó rinlẹ̀ wà fún ilé ẹ̀kọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tó bá jáwé olúborí. Láti fi orúkọ sílẹ̀, ẹ pé Femi Taiwo sórí 0802329-2640. Lẹ́kan Awolugba sórí 0703899-8468. Kelechi Bernard sórí 0803350-6038. Ìdíje eré ìdárayá iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1.

ẹ̀yin alayẹyẹ ẹ̀yin ọ̀tọ̀ gbo ní fàájì gbogbo aródejò aródejò ó tún ti yá o ètò yín tẹ́ ẹ máa ń jẹ ìgbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday ẹ̀kú ìpalẹ̀ níkànnì rédíò 101.3.5 FM ẹ̀ka rédíò Nàìjíríà nípínlẹ̀ Èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹ́kọ̀ọ́ gboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ó yá ká tún jọ ṣe lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí bẹ̀rẹ̀ laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM nígbà tí ẹni ọlá Bọ́sẹ̀dí ọmọ Sálì wò mọ gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí abala kí ló ń ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti máa pẹ̀kẹ́ lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ìṣèbéèrè níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá a ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú ẹni ọlá Sálì gan lẹ̀tọ́ tó lè tajà yín níbi tẹ́ ẹ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ sì máa ta wàràwàrà pàápàá jùlọ ẹ̀yin tí ń tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè máa ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pe ẹni ọlá Bọ́sẹ̀dí Sálì ẹni ọlá Bentley sórí 091-151-73370 091-151-73370 ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM daago méjìlá níkànnì rédíò 101.3.5 FM ọ̀sẹ̀ yìí máa láòdù gan-an ẹgbàgbẹ́.

ẹ̀yìn alayẹyẹ ẹ̀yìn ọ̀tọ̀ gbogbo onífàájì gbogbo aródejò aródejò ó tún ti yá o ètò yín tẹ́ ẹ máa ń jẹ ìgbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday ẹ̀kú ìpalẹ̀ níkànnì rédíò 101.3.5 FM ẹ̀ka rédíò Nàìjíríà nípínlẹ̀ Èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹ́kọ̀ọ́ gboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ó yá ká tún jọ ṣe lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí ẹ̀rẹ̀ laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM nígbà tí Eniola Abosede ọmọ Saliu ó mọ gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí abala kí ló ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti máa pẹ̀ kẹ́lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ìṣèbéèrè níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá a ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú Eniola Saliu gan leto tó lè taja yín níbi tẹ́ ẹ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ ẹ sì máa ta warawara pàápàá jùlọ ẹ̀yin tí ohun tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè máa ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pe Eniola Abosede Saliu Eniola Bentley sórí 091-151-733-70 091-151-733-70 ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM daago méjìlá níkànnì rédíò 101.3.5 FM ọ̀sẹ̀ yìí máa láòdù gan-an ẹgbàgbẹ́.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kú, alábẹ́là sátọ̀. Tọ́dọ̀ bá wá kú, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wáyé ti pé tó ta bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan si. Jẹ́ nìkan lọ, àmọ́ mò ń bọ̀ ná mi ò dé, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà, ẹ kú òkèlè.
1: Òṣùlá ti a ti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́wọ̀n bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sun yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ nẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa.
1: Àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wa ó kílẹ̀.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
2: Ní bàbá Òṣùlá léwu àti gbòfún tó fi lè kojú ẹ̀.
0: Bó ṣe jẹ́ gẹlẹ́lẹ̀ ṣe gbọ́ ọ̀hún. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 kó tó di pé òun ó tẹ̀síwájú. Ẹjẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Bíi kójú kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó, orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú Òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́, bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́ pé òun ó lu ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọ́ bìkan tẹ́ ẹ bá ní wò wípé ẹ ti náwó, ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn, ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀, bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, Ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ ní, tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó, ẹ̀yin máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò máa fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tẹ́ ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wá fẹ́ mọ̀ dàbíi pé ó ti ń sú wa. Ẹ ò tí ì dọ́dọ̀ ẹni tọ́lọ́wọ́n bá mi fi rán. ti idodo eni to moju le ja re ni o ani se mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gba ya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba ai solution gbogbo won lori gbala aridaju le yi je o bo si genu e je nde ka polowo oja na mo nbo o
3: Àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro má gbomi lójú àtòkèrè láti lọ àmójútó ìrírun ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí Ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wá wa nbá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣe déédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣe é ṣe kó o ti nọ́gbàrá nọ́gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣe déédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣe déédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ má bọ̀ lọ́dọ̀ Osula Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rújúra.
0: Ẹ káàbọ̀ padà fáyìn tẹ́ ẹ̀ rí nọ́mbà Osula Herbal mọ́ nọ́mbà wọn rèé o 070-3861-5168 070-3861-5168 tàbí kẹ́pẹ̀ wọn sórí 091-57-58-9016 091-57-58-9016 nọ́mbà tẹ́lẹ̀ pé bàbá sínú ìwọ́ ti rí bí ọyẹ́ tàbí o ti rúkùrúkùrú ojú léwó ó ń tà bàìbàì àbí irú orúkọ tó wù kí wọ́n lè máa pè fún ọ àbí ẹ̀yìn tilẹ̀ ti fẹ́ gbà ká mú ẹ má mọ̀ gbà ká mú aburú ẹ má gbà ká mú tí ò dá o adìyẹ tí ò tí ì kú ó sì lè jàgbàdo ẹ tètè dìde ńlẹ̀ ẹ máa bọ̀ nílé iṣẹ́ Osula Aba Eye Solution bàbá gangan ń bẹ pẹ̀lú mi nílé agodo ẹ̀yìn tó bá yá ẹ gbóhùn wọn o èmi ń sọ fún yín pé tó bá jẹ́ ti ká sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí inú igbó kòkòrò tí ó sì tàwó bí aláǹtakùn ẹ má jẹ́ ń tàn yín àkọsẹ́ ní ó ṣe o màá tó tú bàbá sílẹ̀ tẹ́ ẹ gbọ́ mìnrìnmìnrìn lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá àkọ̀nàrùn ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ́jẹ̀ wọ́ káàkiri nínú ara ó wọ́ dápá ó kó bá apá ó wọ́ dẹ́sẹ̀ ó kó bẹ́sẹ̀ ó ti gba ohun lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó máa mí gúlegúle tẹ́lòmíì bá rìn díẹ̀ wọ́n á sinmi láìmọye ìgbà lójú ọ̀nà ẹ wò ó mò ń bọ̀ ná ẹ jẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀ ẹ kú kalẹ̀ o.

0: ẹ káàbọ̀ padà ẹ wá gbọ́ o àwa ọmọ gbogbo àwa ọmọ tí táwọn bàbá wa ń pariwo tó ń pariwo fún wa àwọn ò mọ̀ ríran dáadáa àwọn ò mọ̀ ríran dáadáa ṣe lójú ń pọ́n tó ń wa mi pòròpòrò ẹ mọ̀ jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín ẹ mú wọn wá sílé iṣẹ́ òṣùlá abà ẹ̀yin náà ò ní fàìsàn ló bà ọmọ rẹ ni ó gbẹ̀yìn àwa náà o bàbá tó jìyà nítorí wa màmá tó jìyà nítorí wa wọn ò mọ̀ gbọ́dọ̀ di tá ń wọlé àbí lóòótọ́ ẹ ti gbìyànjú o ẹ ti sáré sọ́tún sáré sósì ṣùgbọ́n bẹ́yìn ò bá ti débi tí ọlọ́run ọba àbí ó ti dé gbìyànjú rẹ̀ ládé bí ìgbà tí ò gbìyànjú ni iléeṣẹ́ òṣùlá abba eye solution ibẹ̀ ní kẹ́ ẹ lọ o ó dá mi lójú pé tẹ́ ẹ bá débẹ̀ ọlọ́run ọba àmì ó dé gbìyànjú yẹn ládé wọ́n fojú wọn rínà kedere táwọn náà ó fi àlàáfíà lólé ayé kéèyàn ó fẹ́ jẹun kórí náà rí n tó fẹ́ jẹ àbí ká lè jò ó wọlé ká tètè mẹni tó wọlé ọlọ́run mọ̀ ṣe wá lájá wọlé kàbí tá a mọ̀ wá sọ pé kàbírù káàbọ̀ tí kàbírù ó wọlé tá a wà méwúrẹ́ ewúrẹ́ jáde àìlójú ló ń jẹ́ kí àgbàlagbà ó sì ràn láìsùn tójú ò bá fọ́ ẹsẹ̀ ò ní sìnà àìṣedédé ojú ló ń mọ èèyàn ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó rìn àìṣedédé ojú ló mú ènìyàn jásí kòtò jásí gegele ènìyàn tọ́lọ́wọ́n bá mi bá kádàrá pé ànádànù wọn dópin lórí ojú wọn tó ń yọ wọn lẹ́nu lọ́lọ́wọ́n bá mi òkè máa ń darí lọ sílé ìtọ́jú ojú òṣùlá abba eye solution òpó ọlọ́wọ́n bá mi làwọn dìbùn o òpó ọlọ́run ni wọ́n bá dúró bẹ́ẹ̀ sì ré àwọn òkè ń farapamọ́ jẹ̀yàn níyà lórí òdodo ni wọ́n gbélé iṣẹ́ wọn lé lórí tá a bá ń pè wọ́n ní sẹ́ù nínú alágbo nílẹ̀ yìí gáàsù sàmánì tá a wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú wọ́n tó bẹ́ẹ̀ wọ́n tó jù bẹ́ẹ̀ lọ ṣé ìròyìn iléeṣẹ́ òṣùlá abba eye solution kò tí ì dé ṣé tí ìgbọ́ tiyín ni àbẹ́ẹ̀ mọ́ gbọ́ tantantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri ipò àìrìnà kàwé tẹ́ wà yìí àìrìnà ka báìbù ẹ lè ka kùránì kòtùlẹ̀ yín ń wò ojú yín ó wá ń jọ gegele ọmọ ló ṣẹ̀ṣẹ̀ ń fa ẹlòmíì ní tẹ̀tẹ́ kó tó lè jáde só tipẹ́ ló ti yín lẹ ti wà lẹ́nu ẹ̀ àbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ dákun ẹ farabalẹ̀ kẹ ẹ gbọ́ nọ́mbà yìí ẹ̀yin ẹ pe nọ́mbà yìí o àwọn lọ́lọ́run ọba àmíràn gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo àwọn tó bá lárun ojú ó yá ẹ mú bá ìròkè ẹ̀kọ́ nọ́mbà ń kalẹ̀ báyìí 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ̀pẹ̀ 070-38-61-5168 070-38-61-5168 nọ́mbà bàbá òṣùlá nù bàbá òṣùlá ló sọ wípé tí àwọn bá sì ń bẹ láyé táwọn ń bẹ lókè ìpẹ kò sẹ́ni tí ó mọ fìgò sójú kó tó lè di pé yóò mọ ríwèé kà tàbí kó tó tẹ kọ̀ǹpútà ìmọ̀ fìgò sójú kàwé ìmọ̀ fìgò sójú ka báìbù kìí jẹ́ kí ènìyàn múra sí ohun tó ń yọ lẹ́nu nínú ojú ẹ wò ó ohun tó ń yọni lẹ́nu nínú ojú la àbámójútó ká ẹ jẹ́ ká fìgò sílẹ̀ ẹ wò ó ẹ jẹ́ ń tú bàbá sílẹ̀ ẹ̀yin kẹ́ ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn ẹ ó yá
1: ẹkú kalẹ.
2: Láti àti pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n bọ̀ wọ́n bọ̀.
3: Wọ́n ti dé o.
2: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
3: gbogbo ènìyàn lọ́hùn.
2: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
3: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
2: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
3: Ẹ ò mà ní gbà kẹ́mú àbúrú.
2: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ̀ lẹ́run.
3: Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wo clear.
3: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
2: Ní bàbá òṣùlà léwé àkegbò fún tó fi lè kojú ẹ̀.
3: Gbọ́rọ̀ lẹ́nu bàbá òṣùlà gangan.
2: Torí ẹnu ọlọ́fà láti gbẹ́mọ ta o.
4: Ǹjẹ́ mo tún kí gbogbo etí tó láǹfààní àti gbọ́ wa pé a kú dédé àkókò yìí. Àkànṣe ètò ní látọ̀dọ̀ bàbá wa Ọláwálé Oṣùọ̀lálé tí gbogbo ayé mọ̀ sí Òṣùlá Abà. Ẹ bàbá kí wọn ó lè mọ̀ pé ẹ̀yin gangan lẹ wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹ dárúkọ yín fún àmọ́ Nàìjíríà.
5: Ẹ kú dédé àsìkò yìí o níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ wa. Orúkọ tèmi ni Ọláwálé Oṣùọ̀lálé aláṣẹ iléeṣẹ́ Òṣùlá Abà.
4: Bàbá ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí kí gan làwọn àpẹẹrẹ tí èèyàn lè rí tí ó fi mọ̀ pé ó yẹ kóun ó mójútó ojú ti fi ríran lágbo ara.
5: Ẹsẹ̀ atọ́kùn tí èèyàn bá ti ń rí bí ọyẹ tí èèyàn ń rí kùrukùru tá ń wo kòtò tó ń jọ gegele tá a dẹni tí ń bọ̀ lọ́ọ̀kan tá a dojú wọn mọ̀mọ́ gbogbo ìgbà lẹ mọ wa mi lójú pòròpòrò gbogbo ìgbà lójú ẹlòmíì máa ń ṣe pin bíi funfun lẹlòmíì máa ń rí ó yẹ ká tètè máa kíyèsára pé ìpèníjà kan ti ń ṣẹlẹ̀ sí ìríran wa nìyẹn.
4: ṣé ẹ mọ̀ wípé béèyàn bá fẹ́ lówó ojú ni ó fi rìnrìn àjò tí ó fi dolówó láyé béèyàn bá lówó tí ò fẹ́ kọ́ lọlẹ̀ ojú ni ó fi máa tọ́jú owó tó ní ó túmọ̀ sí pé ojú làbá kọ́kọ́ mójútó lágọ̀ọ́ ara. Bàbá ọgbọ́n wo lẹ̀ ń dá sí bó lẹ̀ ṣe ń ṣe tó jẹ́ pé àwọn tí wọ́n ń wá sọ́dọ̀ yín tí wọ́n ń bá ìrànlọ́wọ́ lórí àìsàn àti àwọn nǹkan tó lè máa kojú lágọ̀ ara nípa ìríran. Ọ̀nà wo lẹ̀ ń gbà ọgbọ́n wo lẹ̀ ń dá sí.
5: Ẹsẹ̀ atọ́kùn ọ̀rọ̀ wá dàbẹ́ ń pé nǹkan tí Ọlọ́run bá ti yọnu sí tí ẹ̀yìn bá tún wá fi dára ṣe ló máa ń dàbí dán o. Ṣé ẹ rí àgbékalẹ̀ iléeṣẹ́ wa yìí àgbékalẹ̀ lórí òdodo. Lórí káfewé àti bòsè ìtọ́jú ìṣòro tí ń kojú ìríran ẹ̀dá yìí. Bàbá Ọlọ́run fi fún wa tẹnu kọ́ ò tètè bọ̀lù pọ́
4: o. Kí n tó gbà yín lálejò lórí ètò yìí èmi fúnra mi ti ṣèwádìí dáadáa. Bàbá bẹ́ẹ̀ bá fẹ́ fojú kàn yín bó wọ́n ṣe lè rí yín.
6: Head office wa wà ní ìlú Ìkòròdú ẹ bọ́lẹ̀ ní Agric bus stop ẹ sọ pé ń lọ sí Asọ́lọ̀ ilé epo tó dojúkọ Asọ́lọ̀ bus stop yẹn street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa street number 30

0: furu awon eyan be
1: ibara mi fun iru eyan be yen ni pe won ni pa mi mara ki npe loruko aisan je tu mi sita ki n fi on sile o loruko re keji nti ba nse eyan te n ba fi mara o nto won o fe ko fo on sile niyan e tete be se n gbo e mo fi gbaladola e mo bo lori ise iwosa ibile olodun lo fi ran wa o
0: baba ki la won asiri ti baba yi lo tori pe ki n to mo yin ni mo tin gburo yin osula ba osula ba papa julo lori itoro olojude nipa pe keyan oriran kedere tabi to ba je bi eni pe iriran eyan oja gerege kokilea boye lo mi en to ba sumo koniri afi ti an ba mu jina si isowo wa ko elomi tori pe koriran ni ojo wa ko mo to fi gba driver elomi ranso ranso nti o je ko sise re mo ni pe oju yen ko sise bo se ko sise iyen be o baba se ajogun ba ni abeyin na lo ko
1: ese atokun se ri ise itoju oju ni lana ti bile ati awon aisan mi to nfa sababi re ajogun ba ni o ise egban baba temi ni nigba na lo mu gbo wa lo ma wo wa a ro pe won fi ya je wa nigba na
0: ba kan ran yin se
1: se wa ri iba ti a wa bere si nse ise yi ta wa ba dara kekere a wa dabi dan nigba ila to wa mo yi pe ase o da keyin o farabale aso da keyin o joko tagba
0: baba e je n bere bayi tori opolopo na fe bere lowo yin pe igba gbo opolopo ni pe n teyan ba fe lo soju o lati kan sinu oju ṣugbọn ngba mo dele ise yin mo ri pe gbogbo n te se kale fun itoju oju yi ko si ti won kan soju nbe mimu ati lilo ni
1: eseun te ba re lomi to ba pe wa baba awon ti lo tawon bi kan o se se pe tawon ba dodo yin won ka kini sa won loju ni awa la won wa so fun e pe e lo fokan bale ni le ise ti wa o gbogbo ewe ati gbo ta nlo se itoju oju ẹnu báyìí lẹ ti gbà ló ẹ sì máa wá fìlẹ lójú. Gbogbo àwọn egbògi tá a fi ń ṣe ìtọ́jú ojú àti àwọn àìsàn tó lè fa sábàbí ẹ níléeṣẹ wa lílò ni sẹnu.
0: Kìí ṣe pé wọn kàn sójú àṣírí kan nìyẹn o. Bàbá ó túmọ̀ sí pé òótọ́ lọ̀rọ̀ táwọn oníwàádìí tí wọ́n ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ti ń dààyàn láàmú nínú ojú àti inú lọ́hùn lọ̀pọ̀lọpọ̀ ti ń wá jíjẹ mímu ẹlòmíì ó wà lára tó ṣokùnfà tí ń dààmú rẹ̀ lójú. Bàbá wa níṣẹ́jú kan tó kù yìí àwọn èèyàn lóríṣiríṣi ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọ́n báyìí tí ti gbòbọ ojú wọn lè kàwé. Arábìnrin kan tó wá sọ́dọ̀ yín tó jẹ́ pé ó lóun ti ń lo ìgò láti bí ọdún bíi mẹ́fà ṣùgbọ́n ṣe tóun wá tóun lo àwọn egbògi yín òun jùgòólẹ̀ fáṣán kinní èyí tí wọ́n fi ń ṣe oge nìkan nílò báyìí.
1: Bàbá tẹ rí abalabi tẹ dùn mo tún fẹ́ sí àwọn èèyàn wa ní làákàyè nílé. Ṣé ẹ rí èèyàn tí ojú bá ń yọ lẹ́nu tán súré lọ rèé gbàgò ọ dàbí ẹ ń pé èèyàn ń gbìyànjú àti sún wàhálà síwájú ni o. Torí tẹ bá lọ bá wọn tẹ complain pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ojú yín wọn á fún yín nígò kan.
0: Wọ́n fún yín nígò.
1: Tẹ bá tún padà lọ wọn á tún mú gò yẹn wọn á tún change ẹ̀ fún yín.
0: Ok wọ́n máa pààrọ̀ gò.
1: Bẹ́ẹ̀ ni atọ́kùn ṣe wá rí gbà tí ojú bá wá kọ sẹ́ tí ò rí na mọ́ rárá. Kọ̀ wá sí júpítà ìgò. Kí ni mo wí atọ́kùn?
0: Pé bógò yẹn ti lè lágbára tó. Tó lè wá pé kí mo fi sójú.
1: Tó lè mú ìmọ́lẹ̀ wá sí ojú tí ò rí nǹkan kan mọ́.
2: Ṣé ti ẹni tó lòun lọ sílùú òyìnbó lọ ṣe ìtọ́jú ojú ń bẹ̀? Tó padà dé Nàìjíríà wa ń bí. Odidi ọdún mẹ́wàá gbáko ló fi ń rí kùrukùru tó sì wá sí iléeṣẹ́ wa. Tí ò lòjú ewé àti gbò lọ́lọ́dọ̀ wa. Tọ́lọ́run sì ṣe yanu.
0: Bàbá eléyìí báyìí ọjọ́ yàn lójú pé egbògi téèyàn lè papọ̀ mọ́ra wọn tí ó sì lọ mọ́ tọ́jú ojú láìsí pé èèyàn kan sójú ìyàlẹ́nu ńlá gbáà ni onílẹ̀ yorùbá à ń gbìyànjú o. Bàbá kí n tó yọ̀ǹda yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí 070-3861-61-58-68 Baba, irú àwọn àìsàn wo ló lè ṣokùnfà ìṣòro ojú? A mọ̀ pé iṣẹ́ àbínibí yín ni tẹ̀jọ̀gùn bá àjẹbíni lọ́dọ̀ tí yín. Irú àwọn àìsàn wo ló lè mọ ṣokùnfà ẹ̀?
1: Ẹ̀sìn atọ́kùn. Èmi a máa sọ wípé ẹni tó bá mọ̀ pò ń dín ìmọ̀ láti ṣe ìtọ́jú ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá tí ò bá ní ìmọ̀ lórí àwọn àìsàn kọ̀ọ̀kan tó lè fa sábàbí rẹ̀. Olúwa rẹ̀ ò mọ nǹkan kan o.
0: Bàbá ẹ bá dárúkọ bíi mẹ́ta ń bẹ̀ a mọ̀ pé ó pọ̀ tó lè máa ṣokùnfà irú àwọn àìsàn bẹ́ẹ̀.
1: Ẹsẹ̀ atọ́kùn àpọ̀jù ṣúgà ó jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ní chronic infection rí ó lè ṣokùnfà ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá paríparí rẹ̀.

gbogbo ẹ̀yin aláyẹyẹ ẹ̀yin ọ̀sọ̀ gbogbo onífàájì gbogbo aródejò aródejò ó tún ti yá o ètò yín tẹ́ ẹ máa ń jẹ ìgbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday ẹ̀kú ìpalẹ̀ níkànnì rédíò 101.3.5 FM ẹ̀ka rédíò nàìjíríà nípínlẹ̀ èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹ́kọ̀ọ́ gboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ó yá ká tún jọ ṣe é lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí bẹ̀rẹ̀ láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM nígbàtí ẹniọlá Abọ́sẹ̀dé ọmọ Sally wo mọ gbé yín débẹ̀ tán yányán pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí abala kí ló ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti máa pẹ̀ kẹ́lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ìṣèbéèrè níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá a ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú ẹniọlá Sally gan lẹ́tọ̀ tó lè taja yín níbi tá a ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ sì máa ta wàràwàrà pàápàá jùlọ ẹ̀yin tí ń tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè máa ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pe ẹniọlá Abọ́sẹ̀dé Sally ẹniọlá Bentley sórí 091-151-733-70 091-151-733-70 ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM dago méjìlá níkànnì rédíò 101.3.5 FM ọ̀sẹ̀ yìí máa láòjù gan ẹgbàgbẹ́.